sọ pé ká má ga ọ̀nà ojú ẹ̀ lọ́nà ọdún kan péré ó ṣàn pọ̀ máa níwẹ̀ nílé nílé tó bá jẹ́ mi ni wọ́n mo máa gbà fún ọ̀gá lọ́gá máa jẹ́ àníwọ̀gbẹ́ fún gbé family first money next mo gbé bitches get money invest in business fake niggas invest in bitches ṣùgbọ́n tó bá lọ owó kò tọ́jú ẹbí tọ́jú ara kò sì tọ́jú ara ẹ̀ má fi ṣe ṣekúṣe.